0: atọmị n'ọtụtụ nta nke bụ Saturday n'obodo nke a na-akpọ Tenebo Community nke dị na Kayama Local Government Area nke dị na Kwara State. A na-ekwu sị na ndị ọba ebe anụ a mị atak Fatunde reba n'ụlọ Fabi nke bụ ụlọ ndị uwe ojii. N'ime ebe ahụ ka a nọ ma gbaa ogbe ibe anụ a egbue ndị uwe ojii na-atọ. Ya bụ ihe a na-ekwu na n'izu nke taa. Udo dịrịnụ ndị Igbo, ya gazierenụ. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. Onye na-aga, ị na-agwa nwanne gị, ị na-agwa nwanna gị, sị ị na-aga, gị na-ele anya n'azụ ka ị mara ọkpa na-aga gị n'azụ, ido santị n'anị ka ị mara okwu na-ada n'azụ, maka obodo anyị nọ n'ime dị njọ nke onye na-eme ya ma ọfụma. Udo dịrịnụ nne Chezona. Ihe anụ a bụ ofu redio steshọn anyị nke a na-akpọ Esam Binaculars. Ụmụnne m, Afambo, anya mele good news Ugochukwu. Udo dịrịnụ, ya gaziere n'ọfụma ọfụma. Ndewonu.
1: Kama kú dédé wòyí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi, ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí. Èyí ni ilé-iṣẹ́ Esam Binaculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Yoròmi. Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ọ̀wọ́n gógó gbogbo nǹkan amáyédẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń farahàn lára àwọn òṣìṣẹ́. Ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ nígbà kan rí ní ìpínlẹ̀ Edo ti fèròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà. Àwọn agbébọn ya lo ibùdó àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa mẹ́ta tí wọ́n sì ṣe àwọn méjì tó kù yánnayànna bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin ọdún àwọn òṣìṣẹ́ káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, òun náà ni àwọn òmòye jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó gbówó lórí ó ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣìwàwù, àti pé ó hàn lára wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ tó gbòdì, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò fi bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ déédéé ní èyí tí ó ń fa kùdìẹ̀kúdẹ́ nípa ìpèsè àwọn tí wọ́n ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ ajé gbogbo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Comrade Solomon sọ wípé bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ owó epo tó gbówó lórí, ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣọ́ ìrìn wọn rìn, pàápàá jùlọ nípa àti máa farahàn ní ibi iṣẹ́, wípé oníkálukú wọn ségesège ò ní wọ́n ṣe, àti wípé nígbà tí nǹkan ò bá rọrùn, ìrònú ènìyàn kò ní dọ́gba. Ó wá fi ti ẹ̀gàn ṣàpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí, ó jẹ́ kí òun gan wá bọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti wá iṣẹ́ míì láti fi kún iṣẹ́ ọwọ́ òun. Ó wá rọ àwọn ìjọba wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìgbìyànjú tiwọn, ṣùgbọ́n ó tún wá rọ̀ wọ́n kí wọ́n wá nǹkan ṣe sí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí gbọ́ pé ẹnìkan tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀, ìyẹn ìjọba ìbílẹ̀ Owan West ní ìpínlẹ̀ Edo nígbà kan rí, tí ó tún jẹ́ alága àwọn oníbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ náà, tó tún wá jẹ́ alága àwọn akọ̀ròyìn Sports Writers Association of Nigeria ti Abala Tiko, ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje sí ipò ilé-ìgbìmọ̀ aṣòfin tí yóò ṣojú àwọn èèyàn rẹ̀ ní Owan West. Ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbíní tí ó sì ti gba fọ́ọ̀mù rẹ̀. Ó wá rọ àwọn ẹgbẹ́ tí ó ti

0: ìdókalẹ̀ sí ìlú yúròmì ìròyìn ló dé sétí ìgbọ́n yín láti ẹnu ọ̀gbẹ́ni ọlágadé ọwọ́labí ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà ọ̀wọ́n gógó gbogbo nǹkan amáyédẹrùn ní orílẹ̀-èdè nàìjíríà ti ń farahàn lára àwọn òṣìṣẹ́ ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ nígbà kan rí ní ìpínlẹ̀ Edo ti fèròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà. Àwọn agbébọn ya lo ibùdó àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa mẹ́ta tí wọ́n sì ṣe àwọn méjì tó kù yánnayànna bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin ọdún àwọn òṣìṣẹ́ káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, òun náà ni àwọn òmòye jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó gbówó lórí ó ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣìwàwù àti pé ó hàn lára wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ tó gbòdì nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò fi bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ déédé ní èyí tí ó ń fa kùdìẹ̀kúdẹ́ nípa ìpèsè àwọn tí wọ́n ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ajé gbogbo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Comrade Solomon sọ wípé bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ owó epo tó gbówó lórí, ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣọ́ ìrìn wọn rìn pàápàá jùlọ nípa àti máa farahàn ní ibi iṣẹ́ wípé oníkálukú wọn ségesège òun ni wọ́n ń ṣe àti wípé nígbà tí nǹkan ò bá rọrùn ìrònú ènìyàn kò ní dọ́gba. Ó wá fi ti ẹ̀gan ṣàpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí, ó jẹ́ kí òun gan wá bọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti wá iṣẹ́ míì láti fi kún iṣẹ́ ọwọ́ òun. Ó wá rọ àwọn ìjọba wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìgbìyànjú tiwọn, ṣùgbọ́n ó tún wá rọ̀ wọ́n kí wọ́n wá nǹkan ṣe sí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí gbọ́ pé ẹnìkan tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀, ìyẹn ìjọba ìbílẹ̀ Owan West ní ìpínlẹ̀ Edo nígbà kan rí, tí ó tún jẹ́ alága àwọn oníbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ náà, tó tún wá jẹ́ alága àwọn akọ̀ròyìn Sports Writers Association of Nigeria ti Abala Tiko, ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje sí ipò ilé-ìgbìmọ̀ asòfin tí yóò ṣojú àwọn èèyàn rẹ̀ ní Owan West. Ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbíní tí ó sì ti gba fọ́ọ̀mù rẹ̀. Ó wá rọ àwọn ẹgbẹ́ tí ó ti fẹ́ ṣèdíje ìyẹn All Progressive Congress wípé wọ́n kó ẹ̀fọmọnìyàn ṣe nígbà tí ó lọ gba fọ́ọ̀mù rẹ̀ ní ilé ẹgbẹ́ wọn. Àwọn agbébọn sípàǹpá lọ kọlu ibùdó àwọn ọlọ́pàá ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara, ìyẹn àgbègbè ìjọba ìbílẹ̀ Kayama, tí wọ́n sì ṣekú pa àwọn ọlọ́pàá mẹ́ta ní ibùdó náà tí wọ́n sì ṣe àwọn méjì tó kù bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Àwọn tí a rí gbọ́ ni wípé ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí ni wọ́n sí pàǹpá lọ tí wọ́n kọlù wọ́n láìmọ̀ tẹ́lẹ̀, tí wọ́n sì dojú ìjà kọ wọ́n nítorí pé wọ́n lọ bí ìgbà tí àwọn ológun bá sí pàǹpá lọ bá àwọn ọlọ̀tẹ̀ níbìkan, òun ló jẹ́ kí wọ́n ráyè kápá wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní tó dìgbà kan.
1: Alright, ladies and gentlemen, my name is Samson Alamano, also known as the Enjoyment Landlord. I'm speaking right now, always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, Nigeria made a dominant start to the African Senior Wrestling Championship in Alexandria.

0: we koko rayo or be bevale woni ekira tuture ibaya furore be da susure hamte even the one won ko the wa won ko ye ye o woru nu suba imi du re da wosunu na kida mi osisi o e ka hon wike hon walu rayo ore aso na mi genya o yo lo ese mi no serio o ta ge na e woni serio ni fae ni mu no sisi re se tu zigan kio ti ban ti kio beto ba ki no e woni ni no ge e wo va e ke e wa won ko suba mi ge ge iro re afi no sisi bi pmf Nechoi police mobile force. So it was his the Kevin Irere Bonitoya, it was Father One, it can't be in that bar, there be a Danny. And now, Master Mavi, it's a Banacolas radio which I know, it was his son. But no, oh, you are, or shall not serve out. Oh, Mono serve out, or is your sally, or you are, my dear Givalent, by the Nolly, Bafaka Zopo Joy, Bakama Babu.
1: I have a quaz all munem diva eke la mono. I have a quaz all no food registration nine can a ball as some binoculars. A binding you know, then can look a sena no. Udo de reno, omunem no munem. Udo de reno, omunam no munem. Agazir no cofuma. The guy in a cool, going in a man, a boy in a guy, yadu something on it. Come on up, managana, so come on your name, yena, so yummy. I didn't know you two couldn't know what's in a no. Can a maro two, but do they? That does you know, moon him. I'm going to do good thing, kind with you, Upochenta. Yabo, your name, and Ubudon, then kind on him here. Daluno, moon him no moon. Nkisi bu ndonu beke ni kuzi oku se otu nye si agalizi onu ni ime obodo ni wutefa ni ime aro ni ngutu government yesi eti nyaka ko benata nki bu obu onye nchisi obodo onye chilo obodo abanyego edo Obanyege do House of Assembly. Ya bona o sigo from uche nko ono ni mie banye no uche nko uku. Nke tobo ndo bebe ibugo ndo woji madu na ato na obodo no na Nigeria nka na po Kwara State. Ya gazieri nko fuma omunem na omunam udo dere no. Nature zona, manya anu abu food registration na inka na bo esam binoculars. Afu ene kukwa, bo wane nungo ke. Maze, ayamele good news go chuku. Ya gazi egi no munem no munam udo direno. Nkise bo, utunde anu beke si okuzi oku sina anye na galuzi anu. Ne ngotu government ye si eti yeni haka kubo benata. Ni ingina, ego ana akofa aderu ni nweto ọtụtụ ihe n'ime ezinụlọ ya ka faji ni asizi na enwetu government ihe biko tinye aka tanye benata maọbụ itinyekwa ego na nke ana akofa n'otu nye si alezi elu na n'obodo erika ya me faji wee rapụta n'ugwu na asị government biko nu bịakpatarị na ya sị emeaka na nyarigo elu nkuku nkole kunya anwa bu onye onu beke isi nke bu comrade Solomon ya na eku si otu nye si anali enu ni mezi hanwa bu ndi onu beke onwezi nye fana ewepụta si na ndi zelo no urenu o na emezi fana anuzi onu onwezi change na afọkpa na akpa akwụ ụgwọ eji egbu mkpa niile dịcha n'ezinụlọ onwe ebe fasi ewepụta ego nke asị dosa na ego maka echi nye niile gị ga-adị eji ego awelu fa na asịzi gọọmenti biko nu batara na yose enyemaka na nye arịga elu nke ukwuu nke ibuọ bụ onye chiso ọchịchị na lokal gọọmenti ya bụ lokal gọọmenti nke a na-akpọ Owan West lokal gọọmenti dị na obodo nke bụ Edo steeti Arigo to House of Assembly, Olo under Assembly in Kebona, Nufu Buda no and Kebu Edo State. Afu ya no abu Honorable Frank Labuya Obago form Obago ticket na kandana po APC maka ega na House of Assembly ndi wunu nke tobu ndo bebe ibugo mmadu police na ato na obodo nke bu Kwara State nke na-ekwu okwu a bụ na ataka anụ a nke ejigbuo ndị uwe ojii atọ mee n'ụtụtụ taa nke bụ Saturday n'obodo nke a na-akpọ Tenebo Community nke dị na Kayama Local Government Area nke dị na Kwara State. A na-ekwu si na ndị ọbịbe anụ a mee atak Fatunde Reba n'ụlọ Fabi nke bụ ụlọ ndị uwe ojii. N'ime ebe ahụ ka a nọ ma gbaa ogbe ibe anụ a egbue ndị uwe ojii na-atọ. Ya bụ ihe a na-ekwu na n'izu nke taa. Udo dịrịnụ ndị Igbo, ya gazierenụ. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịnụ mma n'abalị. Onye na-aga, ị na-agwa nwanne gị, ị na-agwa nwanna gị, sị, ị na-aga, gị na-ele anya n'azụ ka ị mara ọkpa na-aga gị n'azụ. Ido santị n'anị ka ị mara okwu na-ada n'azụ. Maka obodo anyị nọ n'ime dị njọ nke onye na-eme ya ma ọfụma. Udo dịrịnụ nne Echezona. Ihe anụ a bụ ofu redio steshọn anyị nke a na-akpọ SM Binaculars. Ụmụnne m afambo anya mele good news Ugochukwu. Udo dịrịnụ ya gaziri n'ọfụma ọfụma. Ndewonu.
2: Ẹ máa fún dédé wòyí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Ẹ̀sìnkú bí ojú ọjọ́ ṣe rí. Èyí ni ilé-iṣẹ́ SM Binaculars Radio èyí tó kalẹ̀ sí ìlú Yúrómì. Ìròyìn ló dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Ọlágadé Owólabí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ọ̀wọ́n gógó gbogbo nǹkan amáyédẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń farahàn lára àwọn òṣìṣẹ́ ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ nígbà kan rí ní ìpínlẹ̀ Edo ti fèròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ náà. Àwọn agbébọn ya lo ibùdó àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa mẹ́ta tí wọ́n sì ṣe àwọn méjì tó kù yánnayànna bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin ọdún àwọn òṣìṣẹ́ káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, òun náà ni àwọn òmòye jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó gbówó lórí ó ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣìwàwù àti pé ó hàn lára wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ tó gbòdì nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò fi bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ déédé ní èyí tí ó ń fa kùdìẹ̀kúdẹ nípa ìpèsè àwọn tí wọ́n ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ ajé gbogbo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Comrade Solomon sọ wípé bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ owó epo tó gbówó lórí, ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣọ́ ìrìn wọn rìn pàápàá jùlọ nípa àti máa farahàn ní ibi iṣẹ́ wípé oníkálukú wọn ségesège òun ni wọ́n ń ṣe. Àti wípé nígbà tí nǹkan ò bá rọrùn, ìrònú ènìyàn kò ní dọ́gba. Ó wá fi ti ẹ̀gàn ṣàpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí. Ó jẹ́ kí òun gan wá bọ́rọ̀kọ̀ fi ṣàdá láti wá iṣẹ́ míì láti fi kún iṣẹ́ ọwọ́ òun. Ó wá rọ àwọn ìjọba wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìgbìyànjú tiwọn, ṣùgbọ́n ó tún wá rọ̀ wọ́n kí wọ́n wá nǹkan ṣe sí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí gbọ́ pé ẹnìkan tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀, ìyẹn ìjọba ìbílẹ̀ Owan West ní ìpínlẹ̀ Edo nígbà kan rí, tí ó tún jẹ́ alága àwọn oníbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ náà, tó tún wá jẹ́ alága

Ìròyìn ló ń dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Ọlágadé Ọwọ́labí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ọ̀wọ́ngógó gbogbo nǹkan amáyédẹrùn ní orílẹ̀-èdè Nàìjíríà ti ń farahàn lára àwọn òṣìṣẹ́, ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ nígbà kan rí ní ìpínlẹ̀ Edo ti fèròǹgbà rẹ̀ hàn láti díje fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà. Àwọn agbébọn ya lo ibùdó àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara. Wọ́n sì ṣekú pa mẹ́ta tí wọ́n sì ṣe àwọn méjì tó kù yánnayànna bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ṣe ń ṣe pọ̀pọ̀ sínsin ọdún àwọn òṣìṣẹ́ káàkiri gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ yìí, òun náà ni àwọn òmòye jẹ́ kó di mímọ̀ wípé gbogbo nǹkan tí ó gbówó lórí ó ti jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣìwàwù, àti pé ó hàn lára wọn wípé nǹkan kan ṣẹlẹ̀ tó gbòdì, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ gan kò fi bẹ́ẹ̀ lọ síbi iṣẹ́ déédéé ní èyí tí ó ń fa kùdìẹ̀kúdẹ nípa ìpèsè àwọn tí wọ́n ń pèsè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé-iṣẹ́ ajé gbogbo. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ, Comrade Solomon sọ wípé bí gbogbo nǹkan ṣe rí ní orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ owó epo tó gbówó lórí, ó ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa ṣọ́ ìrìn wọn rìn, pàápàá jùlọ nípa àti máa farahàn ní ibi iṣẹ́, wípé oníkálukú wọn ségesège ò ní wọ́n ń ṣe, àti wípé nígbà tí nǹkan ò bá rọrùn, ìrònú ènìyàn kò ní dọ́gba. Ó wá fi ti ẹ̀gàn ṣàpẹẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò rí bó ṣe yẹ kó rí, ó jẹ́ kí òun gan wá bọ̀rọ̀kọ̀ fi ṣàdá láti wá iṣẹ́ míì láti fi kún iṣẹ́ ọwọ́ òun. Ó wá rọ àwọn ìjọba wípé bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe ìgbìyànjú tiwọn, ṣùgbọ́n ó tún wá rọ̀ wọ́n kí wọ́n wá nǹkan ṣe sí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí gbọ́ pé ẹnìkan tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀, ìyẹn ìjọba ìbílẹ̀ Owan West ní ìpínlẹ̀ Edo nígbà kan rí, tí ó tún jẹ́ alága àwọn oníbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ náà, tó tún wá jẹ́ alága àwọn akọ̀ròyìn Sports Writers Association of Nigeria ti Abala Àtìkó, ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje sí ipò ilé-ìgbìmọ̀ aṣòfin tí yóò ṣojú àwọn èèyàn rẹ̀ ní Owan West. Ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Ìbíní tí ó sì ti gba fọ́ọ̀mù rẹ̀. Ó wá rọ àwọn ẹgbẹ́ tí ó ti fẹ́ ṣèdíje, ìyẹn All Progressive Congress, wípé wọ́n kó àfọmọnìyàn ṣe nígbà tí ó lọ gba fọ́ọ̀mù rẹ̀ ní ilé ẹgbẹ́ wọn. Àwọn agbébọn síbàǹpá lọ kọlu ibùdó àwọn ọlọ́pàá ní agbègbè kan ní ìpínlẹ̀ Kwara, ìyẹn àgbègbè ìjọba ìbílẹ̀ Kayama, tí wọ́n sì ṣekú pa àwọn ọlọ́pàá mẹ́ta ní ibùdó náà, tí wọ́n sì ṣe àwọn méjì tó kù bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú. Àwọn tí a rí gbọ́ ni wípé ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ yìí ni wọ́n sí pàǹpá lọ, tí wọ́n kọlù wọ́n láìmọ̀ tẹ́lẹ̀, tí wọ́n sì dojú ìjà kọ wọ́n, nítorí pé wọ́n lọ bí ìgbà tí àwọn ológun bá sí pàǹpá lọ bá àwọn ọlọ̀tẹ̀ níbìkan, òun ló jẹ́ kí wọ́n ráyè kápá wọn. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní tó dìgbà kan.